0: lẹ́gàn bẹ́ mọ́ jésù ọ̀bùnúwẹ́ àmdàdẹ́ ulmes ìnẹ́jàmẹsẹ̀ láyéchi ayan ẹsẹ̀ òwítẹ́kẹ́ mikim jerusalem ké yogun mijigbere nọ́nọ́ agnẹ́pẹ́k ìgbọ̀wọ̀ ẹsẹ̀ lẹ́gbẹ̀l lélẹ̀ òléyẹ̀gbẹ̀sẹ̀ làbábẹ́chi àbúẹ́m wẹ̀bọ́ ibiẹ́m ẹ̀tẹ́ sẹ́yìnhàn mọ̀mígbúlúẹ́m ẹ̀bẹ́n pierre ọ̀chẹ́rábìm sáwẹ́m ẹ̀tẹ́ àmẹ́yìnmọ́nàbọ́dàdẹ́sẹ̀ ẹ̀gbẹ́l nyàmọ́yẹ ọ̀tẹ́ lọ́wọ́nẹ́mọ́ òkúẹ́nìmọ́lẹ́gbẹ́kà gbẹ́kọ̀ jésù ẹ̀wọ́ sọ́sẹ́mẹ́yìn ẹ̀tẹ́ àmdàdẹ́ pierre ẹ̀sẹ̀ agànpàmẹ́sílìs ngelẹ́mẹ́tìyẹ jágbùsá yẹ lyric àké ngẹ́ tutura ẹlẹ́mìyàmẹ́ tutura kọ́ agànmẹ́tì ẹ̀mẹ́ jésù àmdàdẹ́ nẹ́jàmẹ́sẹ̀lá ẹ̀sẹ̀ ẹ̀kẹ́ nyàmà mẹ́rùrẹ́ ké kùsùm jàmà òwìtké liku tutura mẹ́ iné lisowì làbùnẹ́tì òlìkàn ké lùsùm jàmà tasiẹ́mà. Ẹ̀gbìnyẹ̀tsẹ̀ ké bú ẹrúré ké kídógin ní ẹsẹ̀ la libo lirimu ná gbẹ̀kọ̀ ẹ̀gbìnyẹ̀tsẹ̀ ké bú irimu ní ẹsẹ̀ la ẹ̀mísọ́ sẹ́mọ́ libo nẹ́ẹ̀ sẹ́lì gbìnà èké bẹ̀tẹ̀ ẹ̀gbìnyàm ọ̀nyẹ́ ùsẹ̀tsọ̀ fẹ́ẹ́ ẹ̀tẹ̀ irimu ní ẹsẹ̀ la ké bla òbọ̀n libo lé labẹ́ kọ̀ bla obi ẹ̀gbọ̀tọ̀ ké kóòtù sọ́ọ̀rì ní ẹsẹ̀ labẹ́ mam dadọ̀n ẹ̀gbìnyẹ̀tsẹ̀ buowɛ ɛsɛ tsɔn gbɛ la bɛm léli ne tsi afɛmɛsɛ la baba ɛtin ɛgɛn inetse sanna bɛ ma liboli sɔgo lam
1: akla.